0: Mass Radio Uromi. Onye ji akụkọ ụwa nke taa bụ Nwada Chizoram. Tupu amalite akụkọ ụwa, ka ọha n'uju kere ọkpụrụkpụ okwu ndị a ghọrọ anyị isi akụkọ. Ọnụ ahịa mmanụ petrol na-arị elu. A na-akpọ gọọmenti ka o tinye aka. Mmemme nlekọta anya ruru 1,000 ndị bi na Edo Steeti na NEPL na Seplet Energy Joint Venture. Ụlọ nnọchianya nye IGP iwu ka o wete Adeyemi n'ime 48 hours. Ugbu a, ka anyị leba anya n'akụkọ ndị a n'uju. Ọnụ ahịa petrol na-arị elu na Naịjirịa na-ebute mmụba ụgwọ njem, ọnụ ahịa ngwa ahịa na ọrụ. Maazị Godde Okoduwa kwuru na ọnọdụ a metụta onye ọbụla, ma kpọkuo gọọmenti ka o nyochaa ihe kpatara ya ma mee ihe ga-eme ka ọnụ ahịa petrol belata. Akụkọ nke abụọ, 1,000 ndị bi na Edo Steeti eritela uru na mmemme nlekọta anya akpọrọ Eye Can See nke NEPL na Seplet Energy Joint Venture haziri na mmekọrịta ya na Edo Steeti Edo Specialist Hospital n'ime mmemme ahụ. E mere ndị mmadụ nnyocha anya, ihu anya, kesaa iko anya, ọgwụ anya na ọgwụ ndị ọzọ n'efu iji meziwanye ahụike anya nke ndị obodo. N'ikpeazụ, ụlọ nnọchite anya Naịjirịa enyela onyeisi dị iwu ojii iwu ka ọ kpọpụta Adeyemi Adeniyi, onye na-akpọ onwe ya Director General nke Presidential Foreign Investment Promotion Council, n'ime 48 hours, ka ọ bịa zaa ajụjụ n'ihu gọọmenti na-eme nnyocha. Tupu mpịachi akụkọ nke ụbọchị taa, anụ ka laghachi n'okwu ndị agha wọrọ anyị isi akụkọ. Ọnụ ahịa mmanụ petrol na-arị elu. A na-akpọ gọọmenti ka o tinye anya na ya. Mmemme nlekọta anya ruru 1,000 ndị bi na Edo Steeti na NEPL Seplet Energy Joint Venture. Ụlọ nnọchite anya enyela IGP iwu ka o weta Adeyemi n'ime 48 hours. Ọ bụ ebe a ka akụkọ ụbọchị nke taa na-akọrọ ọnụ. Ndalụ nke ukwuu maka oge unu. Aha m bụ Nwada Chizoram. Nọrọnụ na nche ka Chineke na-agọzi unu.
1: Òdede òyí ẹ̀sìnkú bí ojú ọjọ́ ṣe rí ní ibi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé-iṣẹ́ Ṣábà Inákúlá Rédíò, èyí tó kalẹ̀ sí ìlú ìròyìn ló ń dé sétí ìgbọ́ yín láti ẹnu Ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àwọn kókó ìròyìn náà. Látàrí ọ̀wọ́ngógó epo káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ni ìpín ti ń lọ kíkankíkan sí ìjọba àpapọ̀ láti wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí ẹ̀. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ojú ni ìmọ́lẹ̀ ara, èyí ló mú kí àjọ NEPL àti Seplat Energy kí wọ́n ní àsọyépọ̀ láti ṣèrànwọ́ fún àwọn ará ìpínlẹ̀ Edo fún àyẹ̀wò àti ìtọ́jú ojú wọn. Ìpè ti lọ láti ọ̀dọ̀ àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin aṣojú sí ọ̀dọ̀ ọ̀gá àgbà pátá fún àwọn ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn Ọlátúnjí Dìṣù, láti pèsè ẹni tí wọ́n pè ní olùdarí ìdókòwò ìjọba àpapọ̀ ní òkèèrè kan tí àwọn aráàlú kò mọ̀ nípa rẹ̀. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí ọ̀wọ́n gógó epo pẹtrol ṣe ń lọ gòkè lójoojúmọ́, bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ìdààmú dàbó ń bá àwọn aráàlú.

0: ahụike anya nke ndị obodo. N'ikpeazụ, ụlọ nnọchiteanya Naịjirịa enyela onyeisi dị iwu Ojii iwu ka ọ kpọpụta Adeyemi Adeniyi, onye na-akpọ onwe ya Director General nke Presidential Foreign Investment Promotion Council, n'ime awa 48, ka ọ bịa zaa ajụjụ n'ihu gọọmenti na-eme nnyocha. Tupu mpịachie akụkọ nke ụbọchị taa, anụ ka ịlaghachi n'okwu ndị agha wọrọ anyị isi akụkọ. Ọnụ ahịa mmanụ petrol na-arị elu, a na-akpọ gọọmenti ka o tinye anya na ya. Mmemme nlekọta anya ruru puku ndị bi na Edo State na NEPA, Seplat Energy Joint Venture. Ụlọ nnọchiteanya enyela IGP iwu ka o weta Adeyemi n'ime awa 48. Ọ bụ ebe a ka akụkọ ụbọchị nke taa na-akọrọ ọnụ. Ndalụ nke ukwuu maka oge unu. Aha m bụ Nwada Chizaram. Nọrọnụ na nche ka Chineke na-agọzi unu.
1: Dédé wòyí àsìkò bí ojú ọjọ́ ṣe rí ní ibi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé-iṣẹ́ Shamba Inacular Radio, èyí tó kalẹ̀ sí ìlú ìròyìn ló ń dé sétí ìgbọ́ yín láti ẹnu Ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àwọn kókó níròyìn náà. Látàrí ọ̀wọ́ngógó epo káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ni ìpè ti ń lọ kíkankíkan sí ìjọba àpapọ̀ láti wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí ẹ̀. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ojú ni ìmọ́lẹ̀ ara, èyí ló mú kí àjọ NEPL àti Seplat Energy kí wọ́n ní àsọyépọ̀ láti ṣèrànwọ́ fún àwọn ará ìpínlẹ̀ Edo fún àyẹ̀wò àti ìtọ́jú ojú wọn. Ìpè ti lọ láti ọ̀dọ̀ àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin aṣojú sí ọ̀dọ̀ ọ̀gá àgbà pátá fún àwọn ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà ní Ọlátúnjí Dìṣù láti pèsè ẹni tí wọ́n pè ní olùdarí ìdókòwò ìjọba àpapọ̀ ní òkèrè kan tí àwọn aráàlú kò mọ̀ nípa rẹ̀. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí ọ̀wọ́n gógó epo pẹtrol ṣe ń lọ gòkè lójoojúmọ́, bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ìdààmú dààmú ń bá àwọn aráàlú, èyí ló mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ké gbàjarì síjọba láti wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí ọ̀rọ̀ náà. Nínú ọ̀rọ̀ tí ó bá oníròyìn sọ, ẹni kan tí ó jẹ́ aráàlú ní ìpínlẹ̀ ìlú Iromi, Ọ̀gbẹ́ni Gọ́dé Okodua, sọ wípé èèyàn ní mọ́tò ìrìn ní mọ́tò kọ́ ní ọ̀rọ̀ yìí, gbogbo ẹnìkọ̀ọ̀kan tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wàhálà ìdààmú ọ̀gógó epo ń bá fínra, nítorí pé kò sí ibi téèyàn lè yí ọ̀rọ̀ náà sí, kò ṣeé dọ́gbọ́n sí. Bí owó epo ṣe ń gòkè ni wàhálà ń bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdílé látàrí àti wá nǹkan jẹ, nítorí wípé gbogbo ọjà ló wọ́n lọ́jà, kò sí ibikíbi tí èèyàn lè yà sí kí èèyàn má fara gbá nínú rẹ̀. Ó wá rọ ìjọba àpapọ̀ láti wá nǹkan kan ṣe sí ọ̀rọ̀ náà, nítorí pé orí ń ta àwọn ènìyàn. Ṣùgbọ́n ìwòye àwọn èèyàn ni wípé ọ̀rọ̀ yìí kọjá ohun tí èèyàn lè sọ pé bóyá owó náà lè wà sílẹ̀ mọ́ rárá, nítorí pé tí owó epo bá ti wọ́n ní ìjọba ní gbogbo àgbáyé, ó di dandan kó kan oníkálukú ní orílẹ̀-èdè kí orílẹ̀-èdè tí ó bá ti wà. Wọ́n ní ojú ni ẹ̀ṣọ́ ara. Èyí ni ó mú kí àjọ NEPL àti Seplat Energy sọ àsọyépọ̀ láti

0: Nke ịtọ bụ ndị na-elekọta anya nri anyị na-eri, ọgwụ anyị na-aṅụ, anụmanya anyị na-aṅụ bụ ndị nke a na-akpọ ndị NAFDAC. Kwulu okwu n'oge ugbu a sị na fa enwudego nye akpọ mmanya etinye na akwụkwọ nke na-adịrọ mma. Fa nụkwa n'ihi wee sị, o naisi wee nwude ndị nke a na anyị ga na-etinyezi anya maka ihe gbasara ndị na-ewepụta mmanya, ndị na-alụ mmanya bụ ndị awọ. Fa kwurukwuru okwu wee sị na fa enwudego ndị na-enwero akwụkwọ e ji arụ mmanya. Fa wee na-arụ ogbu ụmụnye akwụkwọ mmanya nke ndị mmadụ na-anwụ, n'aka ebu ogbu ụmụnye na-akpọ Action Bitter, ogbu ụmụ ụdụ ahụ ka ọ na-adị. Fa kwuru okwu wee sị na fa enwudego ndị na-alụ ụdụ mmanya ahụ. Falọcha fa wee tinye na nylon na-eri, na-egbu ndị mmadụ, ya bụ nyeme ndị nke a na-akpọ ndị NAFDAC, na-ekwu n'oge ugbu a sị na fa enwudego ndị na-elu ụdị mmanya. Anfanu kwa n'ihi wee sị na fa ga na-etinyezi anya ugbu a maka ụdụ ndị a n'ime obodo. Udo dịrị n'anụ ndị Igbo Ona ka o si wee ha m n'ọnụ na ofu redio steshọn anyị nke a na-akpọ Isan Binoculars. Nne Chezona na-asị obodo ọwụ na ndị Igbo na-adịrọ ahịa adazụ. Ndị Igbo ọya dịrị n'ụma n'ụtụtụ, dịrị n'ụma n'ehihie, dịrịkwanụ n'ụma n'abalị. Udo dịrị nụ. Onye na-amara asụ ya sụ a n'ikwe. Udo dịrị nụ. Onye na-ekwu okwu a ofu nwanne na nwoke nke bụ anya mele Good News Ugwuchukwu, ya gaziere n'ọfụma. Ndewo nụ.
1: Dede wòyí ẹsìnkú bí ojú ọjọ́ ṣe rí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé iṣẹ́ Isan Binoculars Radio, èyí tó kalẹ̀ sí ìlú Yúròmù. Ìròyìn ló ń dé sé tí gbọ́ yín láti ẹnu Ọ̀gbẹ́ni Bọ́lá Gadé Owólabí. Ṣáájú ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Ìpè àti ìkìlọ̀ ti lọ bá gbogbo àwọn olùgbé ìlú Yúròmù láti yàgò fún àmú àwọn àgbo alápòpọ̀ èyí tí kò ní òdiwọ̀n. Ìjọba ìpínlẹ̀ Edo ti gbé ìgbésẹ̀ láti wá ojútùú sí àti máa san owó àsanlé àbí gba owó àgbàlé lọ́wọ́ àwọn tí ó ń tajà ní ìlú Edo lápapọ̀. Àjọ NAFDAC ti ṣe àwárí àwọn ibùdó èyí tí wọ́n ti ń ṣe ayédèrú àbí àwọn tí wọ́n kọ etí ikún sí òfin tí ìjọba àpapọ̀ pa láti máma ṣe àwọn ọtí líle sínú ọ̀rá àti àwọn kékékèké mọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà, tí wọ́n sì jẹ́jẹ́ wípé gbogbo wọn pátá ò ní ọwọ́ òfin máa mú. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìkìlọ̀ ti lọ bá gbogbo àwọn olùgbé ìlú Yúròmù láti yàgò fún àmú àgbo alápòpọ̀ èyí tí wọ́n fọtí líle ṣe káàkiri gbogbo ẹsẹ̀kùkú ní ìlú náà. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ, Ọ̀gbẹ́ni Malcolm sọ wípé bí ìmúkúmu àwọn èèyàn ṣe pọ̀ tó láàrin gbòòrò yìí ń kọ àwọn èèyàn lóminú, nítorí pé ìlera lọ̀rọ̀, èèyàn gbọ́dọ̀ ṣọ́ra láti máa mu àwọn ohun tí ó tún lè kó bá ìlera wọn. Ó wá sọ síwájú wípé níṣe ni kí ìjọba gbé àgbékalẹ̀ àwọn tí yóò máa wá àti fi òpin sí ìmúkúmu àwọn ènìyàn, kí ìjọba wá àwọn tí yóò máa tọpa bí àwọn ènìyàn yìí ṣe ń pèsè àwọn nǹkan wọ̀nyí àti láti lè bójútó ọ̀rọ̀ bí kò ṣe ní tún máa dá àìlera fún àwọn ènìyàn láàrin ìlú.